ọdọ́run yẹn mẹ gbéré. E kò dópa òhun Jésù Kristì tọ́. Gbogbo òyìn kọ Jésù tó pọ́. Gbogbo òun ó gbé àdọ́hẹ gbọ́mẹ́sọ òhun Jésù tọ́mẹ̀. Gbogbo ọ̀nà dé pẹ́pẹ́ mi náà kan bí ọ̀tọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ yẹn náà wà. Nude pepe onu gbogbo dole onu agbasa tomele onu epi mi mo nuku na nuku le adoku tole asoto tole nude pepe akan se to feja ye wo uwe ihe che na meto mi yo jete so romo tegi tegi de elija ho de azoja oloso je pe wa lo feja ye bodo ado gbigbo mi do ado gbigbo dego awuso hiya to do ja o me to igbe ato ode ho na jiwe ya we de e mo lo dohun ya me ode wa te jiwe ya we mo lo he me gbagba we ato ho do ran tindo to di dodo azoja oni joso jiwe ya we mo lo he me gbagba de

tó gbélé ajó yọ fídò pọ̀ tata báyìí ló tún káyọ̀ lẹ́mẹ̀gbọ́ mú ẹ̀ máa jẹ̀dọ̀ ní tìdò gbẹ̀sàtò ẹlẹ́dò pọ̀ pọ̀ yé níbi àgbà àgbàgbọ̀ náà pọ̀ yé níbi àgbà bójó wedó mílíọ̀nù ẹ̀ẹ́mẹ̀jà ilẹ̀ náà pọ̀ níbi àgbà bóyì àzọ níbi àgbà ètò bó tó mú ètò ṣíṣíwé náà pọ̀ níjó wedó òhè òhè dàgbà tó bóyì àzọ́mọ̀mọ̀wá dàgbà bóyì òhun ẹ̀sìn bí àgbà tó bó jó wedó ẹ̀mà ìrìn àwọn ètò pàgbèjì ọ̀rọ̀ ètò gbogbo ètò wọn ọ̀nà tó yìí ṣẹlẹ̀ ètò gígùn náírà jíwé yẹ̀rẹ̀ náà ẹ̀yẹ lọ́dọ̀ dàìhà ètò mẹ̀ lọ́dọ̀ gírígí dàìhà mẹ̀ àdọ́gbó egodogodo tó hó ètò mẹ̀ dànù ẹ̀kọ́ dọ́nù ètò dọ́dọ́ parí ẹ̀pẹ́ ègò ẹ̀pẹ́ ìdìnnà tó hẹ́ ẹ̀ṣẹ́ ló mọ́ pẹ́pẹ́pẹ́.